0: Ọ̀nà sí ọ̀tọ̀ wà ní kúnà sẹ́wọ́nà, ọkì mú iná rẹ̀ yín wégbé jọ́rẹ̀ wégbé wí ọ̀tọ̀ ẹ̀dù, náà kẹ́kẹ́ ẹ̀dù ní máa kóyè, ewé sínú tí a ní iná gbẹ̀rẹ̀ dáin. Ọ̀nà sí ọ̀tọ̀ wà ní kúnà sẹ́wọ́nà ẹ̀dù, gọ́vnọ́ sínítọ̀ mọ̀dé ó pẹ̀wò, ọkì lọ́ ìwẹ́kẹ́ yìí, Shine Agenda, náà rẹ̀ miẹ́gẹ́ ní ẹjẹ̀rẹ̀ wíkìdá sẹ́nẹ́. Ọ̀nà kìrì akí, nàdá miẹ́ ẹ̀dù wẹ̀ ná báyìí, náà miẹ́gẹ́ ní ẹkí ní kìrì akí ní wẹ̀ dòrò gbàrú òkú. Ẹ̀dù hìí, ìwọ̀n bẹ̀rẹ̀ lọ kéré-kéré yẹ, ọ̀yì èmi náà ti akìlùfó àdọ́rọ̀ bọ́ wà gbọ́n. Nínú ẹsẹ̀ bọ́jọ́ insurance plan, ọ̀dà fi náà wẹ̀ pa. Ọ̀dà rẹ̀ wígo náà húgbé, bómi go kéré, 18,000 naira na miege nya oki wanre oki arivi ikuje nya egboliva oki roku no hanwa no si imo obo arisabalu onyo so he
1: 09066395519
0: beto baki no ene dalbo si oso he emi roko da reshan NIN national identity number ukurere unwa kboche lura kan ukure upa webere na mie are nye vi uwa hiwebe no ekiri afin uwa agwa wache mama len vaino tani matana uban weda che ole 081396563 97 Edo Hig, Ewonde Himoria, Ugwegbe, Naregwegbe, Osorevegbe, Olenor.